mọ̀jẹ́mi jógbésẹ́ dọ́nù baritan hamilton bàrẹ́ sọ́ọ́ṣẹ́ sẹ́ẹ̀ joseph ẹ̀nẹ́ ọ̀húndúpàǹkọ àfọ́kàkùn lè pín tẹ̀ ẹ̀ kẹ́dùn tó ìtàn dá àlùbáríkà tẹ̀lé ẹ̀ lọ́ọ́ tẹ̀wọ́ tọ̀nà mí sí òfin.

0: tó lómi tẹ wá kan wọ yọkú abọ tó yẹ.
1: ọ nàmi fọ.
0: mi fọ ganji.
1: ẹ ẹ ẹ asile.
0: asile. kẹlẹ ano.
1: wẹ débi dọ mẹdẹ mẹdẹ yẹ nà nàmi ẹ sọnyẹ bọ yọ kọ.
0: ẹ o
1: ẹ máa ń lọ ẹ máa
0: ń lọ ẹ kàn yọ. ẹ sọ ma yọ lọ abọ igbe nu kan bí ọlọwà
1: bẹ. nǹkan bí ọjà ìgbè náà ń yọ búrú èrè náà jọ ọ pọ̀ wọn.
0: ẹyọ mi nàbí bẹ́ẹ̀ yọ̀ọ́dọ́.
1: ẹni wọn rà lẹ́fẹ̀ wò.
0: mẹ anú mẹ nàbí bẹ́ẹ̀ yọ̀ọ́dọ́ nànà jọ ọdún anánú mẹ ìgbè rẹ. ẹ wọn kàn eré mẹ sọsọ yẹn ó di yàn mẹ ní o nànánú mẹ kálíwá kàn débi ọmọ ìjà dábàá ìgbè tọ́nu mi tó bọ̀ nànánú mẹ eré. mbele kpokoro ya wa kan nu kwa bɔ kɔntɔn tomi tɛ wa kan nu ye.
1: ee bɔnsu.
0: ɛɛ ne ka degbe da kɔfi.
1: ayi.
0: ne yi kɔto n'oyin.
1: roger kunuji.
0: roger kunuji. ee eya mi o to do yɛ kunuji.
1: ee deli titan. nuka dɔnna yi juste apoin toko fɔ.
0: tɛdɛ ka yɔ apoin o.
1: Ɔnfin
0: ni ɔtan. Ɛyɔ nze kɛntɔn wo ye atun wa nze kɛntɔn wo ye ya oyi debo di eko diɛ bolo koe nabi.
1: Eko diɛ bolo tɔ tan.
0: Ntɔ kɛntɔn wo ye.
1: Ee atɔngɔ fɔnse
0: kun
1: bɛ kɔ. Ilɛ lami
0: ka bɛ. Ilɛ mɛrɛbɛnya pour les gens.
1: Jɔgbɛtɔnumɛlɛ.
0: Payɔ tɔn lo.
1: 1981.
0: O ye sukpɔ di pɛde. Roger Kunuji. Mɛ nami mɛ aho alo kan do.
1: Mɛ atɔngɔ.
0: Mɛ nabi.
1: Mɛ atɔngɔ.
0: Dado yoo wɛ.
1: Ɛ.
0: Ya e jẹnu wa ma akpọn ọjọ emele fún wa ba n sigi gbedun aji eyan mi o te pọn oye.